Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Odẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Gbogbo ìyẹn dìde, òní lọ́jú àánú, òní ní àánú nínú. Bí èmi ṣe máa ń kígbe pé ọjọ́ mẹ́ta ni ọmọ fi ṣe awẹ́wà mọ́mí ẹ dìde. Alákọ̀ọ́kọ́, òní ọjọ́ Sunday, lọ́jọ́ ọjọ́ ìsinmi. Ọjọ́ Wednesday báyìí, ìkan nínú àwọn ọjọ́ tó ṣe pàtàkì ni ẹnìkan ní wáyé. Bí Bailey gbé kalẹ̀ ojú odi mímọ̀ fún wa pé irú ọjọ́ Wednesday báyìí, ọjọ́ àánú hanhan ni. Àtọjọ́ Jimmy Olóyin. So ẹ já lọ síbi pẹpẹ ká lọ dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àwẹ̀ wá di méjì lónìí. À ń bọ̀ ní church. Kí n tó ní ẹ lọ bo dédé omi tẹ́ ẹ lè mu tán. Ẹnìkan ní kí n mọ̀ tó dé, ọmọ ṣe é ṣe kí n break in church. Yes, ó gbé omi yẹn dání. So gbogbo ẹni tí ń láǹfààní láti gbóhùn mi, ẹ jẹ́ àkọ́kọ́ tiẹ̀ lọ dúpẹ́ ná. Mọ́mí ẹ dìde, dádì ẹ dìde, ẹ wá dọ̀bálẹ̀. Ẹ wá kí ológun àjọbọ̀ ọba tó ń sàánú èmi àti ẹ.

gbogbo ẹyin tẹ jí sí ìmọ̀lẹ́ àlàyé láàárọ̀ yìí ó ṣe já lọ síbi pẹpẹ lọ́dọ̀ bálẹ̀ ẹ lọ kúnlẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ ìkan nínú àdúrà tí ọlọ́run kì í kọ̀ láyé ò ní àdúrà ọpẹ́ so le dúpẹ́ fún so le gbéga pé bàbá mi mo gbé ọ̀gà ẹ jájọ fẹnu sọ pé olúwa mo gbé ọ̀gà o olúwa èmi gbé ọ̀gà o àwọn ọ̀run bá mi yìn ọ́ o pé ẹ ṣe àwọn ọ̀run bá mi yìn ọ́ o pé ó ṣe gbogbo ẹyin ọmọ ọlọ́run gbogbo ìgbà tí ọlọ́run bá gbọ́ tí ọmọ ènìyàn gbàdúrà ọpẹ́ kì í kọ́ ó ní I will enter into his courts with thanksgiving in my mouth èmi ó sì wọ gbọ̀ngàn rẹ̀ lọ pẹ̀lú ẹnu ọpẹ́ àṣẹ kí ìtò sílẹ̀kùn yàrá elédùmarè àṣẹ ọpẹ́ ni so ọba mi ọba tiẹ̀ yíká ọ̀tún bó ṣe kúnlẹ̀ yẹn yíká ó sì àdúrà àkọ́kọ́ tí ọlọ́run kì í kọ́ nìyẹn ẹ wá kígbe tẹ̀lé mi lẹ́yìn bàbá mi àwẹ̀ di ọjọ́ kejì lónìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ kó tún jẹ́ ọba mi láyọ̀ àdúrà kejì tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣà èyàn ò lè lọ bí ẹ̀ṣẹ̀ bá ń gbénú ayé ẹ̀ bíbélì ní a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ nínú ìwé Rome 6:1 ká ní kó orí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí ọlọ́run o ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe mi ọlọ́run dáríjì mi níbi pẹpẹ náà ló ti ń tọrọ yẹn o mọ sùn báyìí o ó ní bí èmi ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló tó bẹ́ẹ̀ tí ó lè dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ mi kẹ́ ni bá máa bẹ̀rù mi a lè tẹ̀síwájú inú ẹ̀ṣẹ̀ ta ní kó orí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ mi ọlọ́run dáríjì mi mọ́ wo tẹ̀ṣẹ̀ àwọn òbí mi ọlọ́run dáríjì mi àdúrà kejì tí ọlọ́run kì í kọ́ nìyẹn níwọ̀n ìgbà tó fẹnu sọ àdárí ẹ̀ṣẹ̀ jẹ lónìí in Jesus name àdúrà kẹta tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà àánú bó o ṣe dọ̀bálẹ̀ yẹn o ṣe kígbe ọlọ́run ṣàánú fún mi lónìí olúwa ṣàánú fún mi nínú ọmọ bàbá mi ọlọ́run ṣàánú fún mi nínú ọmọ ìyá mi jọ jẹ́ ránú gbà. This is the voice of the Lord. Bí tó o bá ti ń gbọ́ mi, ó ní àánú nìkan ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́. So gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi, ó ní bí Israẹli bá pọ̀ bí yanrìn etí òkun, ó lé mi ó ṣàánú fún ẹni tẹ́mi ó ṣàánú fún. Màá sì yọnú sí àwọn tí màá yọnú sí. Romans chapter 9 verse 15. So gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi, mi mọ bí tẹ́ wà, ọya yìí. Mọ̀mọ̀ yìí tán dádì mọ́mì ẹ̀yí ẹ̀dọ̀bálẹ̀ kẹ́yí ọlọ́run ti àánú fi bí ayé mi wò sí lórúkọ Jésù. Sórí gbogbo tẹ́ ń ṣe mẹ́rin irú ẹ̀ níbẹ̀ ní oṣù Wednesday mẹ́rin bẹ́ẹ̀. Mo mọ́ ní káwọn èèyàn orú ẹ̀ bu àánú bó tiẹ̀ jẹ́ kó ní ọ̀rẹ́ májẹ̀múnú lónìí. So bó o ṣe dìde lórúkọ Jésù ọyẹ dìde ńlẹ̀. Gbogbo ọmọdé àtàgbà ti ń gbọ́ mi just stand up ẹ wá náwó èèyàn méjèèjì sókè bàbá mi àwẹ̀ mi di méjì lónìí olúwa pín mi ní àánú fàánú sàánú mi lórúkọ Jésù àwẹ̀ mi di méjì lónìí ọlọ́run fàánú sàánú fún mi lórúkọ Jésù ṣé ẹ rí gbogbo ọ̀sẹ̀ yìí bí n ṣe mọ gbàdúrà sínú omi tẹ́ ẹ lè dáàmú tán nìyẹn ọyẹ lọ gbómi tẹ́ ẹ lè dáàmú tán ẹ make sure pé ti ní bọ́tù kéńké lè dédé omi tó lè mú tán tá a bá ti fẹ́ bírèkì àwẹ̀ ní aago kan àbọ̀ òní wàá mú omi ìṣà à ń lọ sí chọ́ọ̀chì láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ mú padlock yín èyí tá a gbà tí mo anoint lọ́jọ́ Sunday gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù

0: igaraji yẹn. Bí ẹ bá gbàgbé tẹ ẹ bá rántí, mo sọ nípa iyọ̀
1: iyọ̀
0: anointing oil méjì méjì nínú oṣù tá a wà inú ẹ ní Jesus City. Ó so mọ́ ọjọ́ ìbí wò ní ọ̀dẹ́kùn lẹ́nu. Èmi mo sì sọ pé Olúwa ní ká rú ẹbọ májẹ̀mú ní méjì méjì. Ẹjẹ́ àwọn tí ó tẹ̀lé. Ẹjẹ́ àwọn tí ó tẹ̀lé. À ń gbàwẹ̀ lónìí.
1: Ìsìn ìtàrọ̀ yóò lè ìsìn méjì ni màá ṣe.
0: Tí n bá ti kúrò lórí ní studio báyìí, mo ń lọ sórí Facebook nìyẹn. Mo ń lọ YouTube, mo ń lọ TikTok. Aago mẹ́fà àbọ̀ ni màá wo bò láàárọ̀
1: yìí.
0: 6:30 a tún ti bẹ̀rẹ̀ nǹkan mi bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹ bu iyọ̀ díẹ̀ lónìí ọjọ́ kejì. A ní gbé wá chọ́ọ̀chì. Èmi ní ètí máa fún yín nígbà tí a bá dé Jesus. Ẹ kàn bá mi bu iyọ̀ díẹ̀ gbogbo ìtẹ́ bá nílé. Ẹ gbé ìpàdé mi lórí Facebook. Ẹ gbé ìpàdé mi lórí YouTube àti TikTok báyìí.
1: Anywhere, any place where you are, ẹ jẹ́ àjọ fòókè ni. Hallelujah, ńlá mẹ́sàn-án. Gbogbo lé oyè pé sókè. Somebody shout hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ẹ ṣe ògo, ògo, ògo, ògo, ògo ni fún Mẹ́sàyà. Ẹ̀yin olùfẹ́. Ìyanu àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sí ayé rẹ̀ láti inú oṣù lọ. Ó ní mo pè ní divine speed. Ẹnìkan ní kí ní jẹ́ bẹ̀
0: ní Jesus City.
1: Agbára tí ó mú ọ yára. Ẹ̀mí láti tètè rìn ńlẹ̀. Wọ́n ti yà ọ́ lẹ̀. So ibi tá a dé báyìí. Oṣù mẹ́ta àbọ̀ lóko. Àfikọ́ ọ̀yà rìn ńlẹ̀. Kó lè bá wọn. Kó lè yà wọ́n lẹ̀. Ẹnìkan ní báwọn ìyọ̀nrí tó fẹ́ bá ṣùgbọ́n kí ní kan tí wọ́n sọ sí mi létí o ní pé ìrìn àjò ó bẹ̀rẹ̀ sí yá báyìí. Ẹ̀yin ọmọ lọ́hùn ọ̀sán mẹ́ta mẹ́ta láàfin bírèkì lónìí pẹ̀lú ẹyin méjì méjì ní agbára ẹni tó ní ayé àtọ̀run. Má fi sẹ̀fẹ̀m̀bà ṣeré. Ọ̀dọ́ bí n bá ti kún bí ní ìsìn, màá bọ́ sórí YouTube. Kété tí n bá ti kún lórí YouTube, à ń bọ̀ ní church. Aago mẹ́jọ àbọ̀ ní ìsìn àkọ́kọ́. Mẹ́sàn-án ni ẹlẹ́ẹ̀kejì mọ́mì àti dádì. Ẹ múra láàárọ̀ yìí. A sì jọ gbàwẹ̀ ní gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ̀ Jésù. Ẹ̀yin ọmọ kéékèèké mọ́mì jáwọn ọmọ yóò gbàwẹ̀. Ìgbà tí ó bá fi di 1:30, 2 àti break. Mọ̀ ń bọ̀ gbogbo lé ẹjẹ́ ń ṣe báyìí. Ẹnìkan ní divine speed. Ayé ìpegbà, ó pegbà.
2: Amen. So I will be talking briefly, gẹ́gẹ́ bí ìsìpáyà tí mo rí bí mo ṣe ń bọ̀, about the wisdom for divine speed. Amen.
1: Agbára tí ó mú ọ yára.
2: Mọ̀mọ́ ẹ wò mí. Ìwé Jonah chapter 3, ẹ̀yin engineer. Jonah chapter 3, ẹ̀yin ẹ̀ka láti verse 1 lọ sí verse 4. The book of Jonah chapter 3 verse 1. Wọ́n ní ọ̀rọ̀ Olúwa sì tọ Jonah wà lẹ́ẹ̀kejì wípé ìyẹn ni pé ọ̀rọ̀ ti kọ́kọ́ tọ̀ wá lálákọ̀ọ́kọ́ bọ́yọ fọ́ńbù bọ́ ó rà ánú gbà padà ọ̀rọ̀ yẹn tún wá tọ̀ wá padà kì í ṣe gbogbo èèyàn lọ ní grace yẹ tí wọ́n fún láǹfààní ẹ̀kejì náwó ẹ̀ nínú ẹ̀yìn méjèèjì wà á rí second chance. Ẹ kígbe ní màá rí second chance.
1: Sida
2: ẹnìkan ní kí wọ́n pè bẹ́ẹ̀ ẹni tó ti fẹ́ ọkọ lálákọ̀ọ́kọ́ tó ti bímọ bímọ bímọ tó ti bí ọmọ mẹ́fà tí ọlọ́run tún wá fún ní second chance tó tún wá fẹ́ broda tí ò bí mọ́
1: yìí.
2: Irú ẹ̀ ni sista tó ti bí ọmọ mẹ́ta tó náà tún sọ testimony ẹ̀ tó tún pàdé broda kékeré kan tó sì tọ́jú ẹ̀ bí ìranú ṣúgà. Second chance nìyẹn. So àwọn kan ń bẹ tó jẹ́ pé bí wọ́n ṣe wáyà ayé yín nìyẹn. O ò lè ṣiṣẹ́ kan owó mẹ́nìkan ti bọ́ ṣe é lẹ̀.
1: So I will be talking briefly.
2: Kí mo lẹ́nìkan ti ṣe?
1: Gẹ́gẹ́ bí ìsìpáyà tí mo rí bí mo ṣe ń bọ̀.
2: Wọ́n á kàn pé ọ̀pẹ ọ̀wá máa jẹ́ ni. Ẹ̀yin wọ́n ń pè lọ́mọ jọ̀ǹtọ̀ nípọn àjìfà. Bọ́ bá ṣe wọ̀lẹ̀ nínú sọ pé yes! Sida. Ọ̀rọ̀ Olúwa sì tún padà tọ Jonah wà lẹ́ẹ̀kejì. Dìde lálákọ̀ọ́kọ́ nígbà tọ́tọ̀ wá. Ọlá gidi sọ́lọ̀ ọlọ́run gbé sínú ẹja lọ́mù. Amen. Ní chapter 2 ìwé Jonah ó ní Olúwa gbà mí inú ikú ni mo wà yìí ikú ti dé. Ibẹ̀ ni mo ti ń kígbe láti inú ẹja kọ́ gbà mí ọlọ́run. Ọlọ́run sá fún ṣẹ́kọ̀ọ́ntì. Sọ́ọ́ lọ bímọ náà olóhùn ọlọ. oni o ya lo soju

0: pọ̀lẹ̀ ẹgbọ́ tó sọ ní fàṣù dídé lọ sí nẹ́nẹ́fẹ́ ìlú ńlá ni kí o sì kéde sí ìkéde tí mo sọ fún ọ yẹsà ni. Fast 3 Jonah sì dìde ó sì lọ sí nẹ́nẹ́fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa. Nẹ́nẹ́fẹ́ jẹ́ ìlú ńlá gidigidi tó tó ìrìn ọjọ́ mélòó.
1: Ẹyẹ wo ọjọ́
0: verse 4 Bíbélì ni Jonah sì bẹ̀rẹ̀ sí wọ inú ìlú náà lọ ní ìrìn ọjọ́ mélòó. Ọjọ́ mélòó
1: àfi lọ wá sẹ́yìn
0: wọn kọ lọ́gbọ̀n àṣẹ kan ti dé bí ẹ kọyàn lọ́gbọ́n náà kò ní ó rìn ìrìn ibi tó yẹ kọ lọ ní ọjọ́ mẹ́ta lọ́jọ́ kan. Kò sọ̀gbọ́n tó fẹ́ dá sí, kò sí iye ọgbọ́n tó lè dá sí, kò sí iye ọgbọ́n tí a lè kọ́ tó bá fẹ́ gbéra láti Nàìjíríà lọ sí Australia ò lè débẹ̀ lónìí. Bọ̀ nígbà tí Ọlọ́run bá dé, ohun tí àwọn kan ṣe ní ọdún mẹ́ta wà ṣiṣẹ́ lóṣù kan. Nice, mo rò bó ń wo fíìmù tá à ń wò bọ̀ yìí. Ìrìn tó yẹ kí Jonah rìn ní ọjọ́ mẹ́ta láti lọ ibi tí Ọlọ́run rán. Torí pé ọwọ́ Ọlọ́run kàn ó rí ìyanu tí wọ́n ń pè ní divine speed. Ó sì débẹ̀ ní ọjọ́ kan. Mọ́mì, ẹ lọ bu dédé omi tá ẹ lè mu tán. Ó di aago méjìlá ká tó lò sóró mi. Ó domi abẹ́rẹ́. Omi tó gbé lọ yìí tí màá ní ọlọ́bùn. Ó domi àṣẹ lónìí. Omi tí mo ní ọlọ́bùn. Ó domi májẹ̀mú. Dédé omi tó kọ̀kọ́ fi break á mú lọ́sàn-án nígbà bá fẹ́ tó bá tó táìmù láti break ní 1:30. Ẹ wá ọ̀sán mẹ́ta lẹ̀. Sẹ́yìn bó ṣe ń lọ lóṣù yìí yọ yàtọ̀ gédégédé. Ohun Ọlọ́run ni. Mo rán yín létí o pé on the 7 ohun gangan ló bọ́ sí ọjọ́ ìbí mi. Ó jẹ́ 7-7 special. Àṣẹ bá ṣẹ́ ńlẹ̀ ni. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ìdọ́gbọ́n ń gbọ́ mi. Mọ́ farabalẹ̀ tẹ̀lé trẹ́ndì. Ibi ìpàdé 7-7 ni màá ti pín ọ́ìlì. Eléyìí tí mo máa ń pín gẹ́gẹ́ bí ohun olúwa. Anointing oil. Méjì-méjì. Because in that dánwò ni oṣù. Ìpàdé yẹn láti gba bàbá wòlíì. Ikọ̀ àti ìrìjú elédùmarè bàbá mi bàbá rẹ̀ Fẹ́mi Emmanuel the presiding pastor of Living Spirit Chapel International worldwide. A gbà wọ́n lálejò nínú ìpàdé yẹn náà. Mi ò tí ì lè sọ bí ìpàdé yóò ṣe lọ o. Gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run. Mo sá mọ̀ pé on the 7 o ní ọjẹ́ ìpàdé Emmanuel gbàgbé. Inú mi sì ń dáadọ́. Orí mi ti gbàdúrà lẹ̀ mo sì tún gbà. Gbogbo ìyanu tó lọ́n fẹ́ fún mi lọ́jọ́ yẹn. Ó fi bẹ́ mi kó fẹ́ yìí. Ó sọ gbogbo ìbùkún tèmi di ìbùkún ti yín. Bí wọ́n bá rọ́nà lọ, kò ní ọ̀jẹ̀kún lè ti lọ. Ọlọ́run bá ń gbọ́. Bá a ṣe máa ṣe lọ́dọọdún nìyẹn. Àmúpẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run jẹ́nẹ́rálì tí mo lẹ́ẹ̀gbé ọmọ wá ní ọdún tó kọjá tẹ́ ti bí ọmọ lọ́wọ́. Ó gbọ́ ọmọ rẹ̀ wá dúpẹ́. Gbogbo ẹ̀yin tí mo lẹ́kọ̀ọ́ lé lọ́dún tó kọjá tó ti kọ́ ẹ̀ ń bọ̀ nínú ìpàdé agbára. Màá wá gbàdúrà fún ìpele èèyàn méjìlá mi. Ẹnjìníà, ẹ já mọ̀ wo fíìmù ayé Jonah ìbọ̀ bá a ṣe ń bà á bọ̀. Ẹsẹ̀ bíbélì tí wọ́n gbé sí onímọ̀ tẹ́bàtìsà tó pa kádàrá mi. Àṣeyàn lè rin ọjọ́ mẹ́ta ní ọjọ́ kan. Àṣeyàn lè ṣe nǹkan 30 years láàrin ọdún kan. Ṣé
1: báyìí?
0: Ẹ kí pé ẹ̀mí yíyára bọ́ọ̀lù mi. Ṣídà. Ẹ múra mi. Ó gbẹ̀ yín dẹ́ máa ń gbẹ̀mí èmi lẹ́gbẹ́ ẹ̀. Àfikọ́ ya àgbàdúrà yìí. Tí ẹ̀mí yìí báyìí lè bọ́ sára àbúrò. Ọlọ́ngbọ́ yọ ya o. Jonah sì bẹ̀rẹ̀ sí wọ ìlú Nẹ́nẹ́fẹ̀ tó tó ìrìn ọjọ́ mẹ́ta ní ìrìn ọjọ́ kan. And that is what they call wisdom for divine speed. You can't explain it. Tó bá ṣe lọ́dọ̀ àwọn ayé. Lọ́dọ̀ àwọn Yorùbá. Lọ́dọ̀ àwọn babaláwo. Wọ́n ló ti fi kánàkù sára. Ṣé mo ti ń pè kánàkù? Àwọn bàbá tí wọ́n dẹ́ ni mò ń jẹ́. Ọdẹ ni bàbá mi. My father was an hunter. Ògbójú ọdẹ nínú igbó ajé irun. Bàbá tó bí mi lọ́mọ. Àwọn bàbá wọn ọdẹ ni wọ́n. Wọ́n gbowó. So tí wọ́n bá fẹ́ rìn láti Ìbàdàn lọ sí Ifẹ̀ tàbí lọ sí Àkúrẹ́ ńbẹ̀ yẹn, wọ́n á so ọjọ́ mọ́ra. Ní tí wọ́n bá so mọ́ra yẹn. So nígbà tí wọ́n bá fi di ọwọ́ ọ̀rọ̀lẹ́, wọ́n á ti wọbẹ̀. Ẹnìkan rìn láti Èkó lọ sí Àbújá ńgbà tí Buhari wọlé. Ẹ̀yin wo lẹ rántí? Ó rìn fún 31 days.
2: ba rin lati epo lo si abuja wa lo 31 epo lo ti gbera but to ba de kana ko mara igba ti o ba bi dale ola yo de be so to ba de be bi se ri yen yo pada rin
3: fun
2: odidi osu mefa ti ba ti sun yo ma rin esu oni ori ofe
3: loju awon babalawo
2: olon nikan lo lori ofe e kigbejo yato si ten to joko o lori ofe sogo olorun agbaye
4: o
2: awon eyan kan be bi to je pe n time pe lo le loni
3: eyin wo le ran
2: ti ase yin ni
3: o rin fun 31 aye
2: re yo fi sare
3: ese
2: mo sare aye re yo fo
3: because
2: you won buy fun oni abere yi to ba ile gba won fi o se Jonah bere si wo be ni rin ojo kan
3: olon nikan lo lori o
2: si rin pada loju
3: o olon
2: e so pe olon se wa ri nigba ti mo ri ese bibeli ninu awon ti rin ajo e pe ju laye
3: olon agbaye
2: in le kayo odun ti me ka primary school leyin gba ti mo wo secondary school mi o fi jo kan fail ni igba mo jade ti mo fe wo university odun mejo mo se nle odun melo kin to mari onaji igba ti mo jade school ti mo jade secondary school oni mo pade iyawo mi ti mo di teacher lesson re emi mo ma ko to sin egbon re ati ope awon tun saaju emi wo school emi eni kan ni woli so re ri hun nigba ni ekun ni olorun ba ngbo nigba to ba lawon te jo bere ti o ti sun waju to wa to rawon omo nu e awon ti won ko lesson ti won tun ya ole o ni bibeli bi soro o ni awo fun awo on ti eniyan ba ni ni o fi ra emi e awon nkan kan be to je pe ti olorun baba da si o si ogbon to fe da si mo sa yeye ni to gbe yo mo lo eyin wo le ti so re ma je mu yin oba tori nkan wo nkan o tun le wo abalai lati fi sanu ti ena ore ma je mu e kan la mo san losu awon kan se ti won lana mo ti so e meji loluwa ni aso re ma je mu losu awon kan ti san kan lana eyin te ti san lana to ti e ti dasi papa debi bo sele keji kin lo de to le bere loni ojo keji eni kan ni ore ma je mu ni Psalm 50 verse 5 mo ni ku awon ayan fe mi je ki won fi ebo ba mi da ma je mu to gbogbo le o ni bo lo ti ngbo mi Solomon lo mo da ja ku da yen le o loru mo lu o fi ebo mo lu 1000 wi bo si olohun olohun wa yo si o ni so nto ba fe laye in ti mo sun aye yan si waju ni e ran ti ko lilio ni osu kesan bi eleyi bibeli ni o gbadu o si toru ebo mejeji on lo goke lo si orun fun iranti and this is September to remember o ni lojo keji bayi bi ogo se nje ti olohun gbogbo eyan omo olohun te fe ru ebo ma je mu yin lo meji meji yen lo luwa ni ka se lo su yi osu to se pataki osu mi o ni anfani lati kibe fi eleda osu mi to mo wonu ipinu ati ma je mu olohun lo
3: so gbogbo ole
2: o si mo so akobu okele ki ra awon
3: solo man lo mo da da
2: ku ni ku awon ayan fe mi jo je wo fi ebo ba mi da ma je e je ki fun yin ni account number church gbogbo en to fe ru ebo ma je mi ore ma je mu bere lati 2000 lo soke elomin san 5 elomin san 10 elomin san 20 50 bi olorun ba se da si o si ni 2017 se ti e na laaro yi se number 1 o tun se kan si ko to pon di 7 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank Comfort Life Mission International local bank First Bank bi yan ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73. Access Bank, Comfort Life Mission International, ni o gbe jade.
4: Eyin te ti san
2: bi Olorun ba se testimony. A si ni testimony akoko ni yiyara. Ona bo la fe gbe gba o engineer e ja dele agbara ni. Oro yi abo abani ba se mo mu bo die die.
3: 42
2: oju mi ri to 47
5: Baba mi o e ka ro sa. Mo dupe lowo Olorun jiji. Olorun Olorun ma je mu. Olorun to da si wa. Emi mi ati dile mi. Gba ta bere program yi. Mo la ta ti mo join November. Ba ma so ro kan ni. Ibi o ni pa mo, ibi o ni pa mo, ibi o ni pa mo. Ore le bi yen. Mo ni ase baba mi ba mi dele yi. Ibi gan gan gan gan gan gan ni point. Akoko ni life thing. Ibi ni Ogbon Olorun jiji, Olorun pe, Olorun ma jemu, o de mu ibi kuro, o mu ibi kuro, o mu ise kuro, o mu ise kuro, o mu ami kuro, inu aye mi, pe ti mo darapo mo ipe yi, emi te pe mi re n fun mi lowo ri, mo de tan send 250 fun, 200, 100,000, o ya gba, lona ara, lona iyanu, Olorun te n se, mo de tun taja pada, tori mi le ta kankan mo, o wa nle, mo de ma pa inu atawon omo mi, titi mo fi pe pe, mo n invite mi si program yi ni Samco, then mo ko ti bere ohun ma be si ni gbo won ni ki ma gbo nu radio. Mo dupe fun Olorun, Olorun to se lati gba na ko fi mi sile, ko doju ti mi, mo n je, mo n mu, emi na to de to n fun yan. Mo dupe lowo Olorun, Olorun to wa sun kara ni ana omo mi kan to wa omo mi ni omo okunrin lomo yen to obirin la omo mi, omo kan wa ladugbo wa, o ma pe mi ni my second mommy, o mu fi mama out travel life, o wa pe mi ko ni trouble ni bi mo se ni lati church. Ah, please so be mo ko lo twaju pepe ni o gbadura mo ni ko to di ago merin mo fe ko mo pe en pada pe problem de ti solve mo wa fi ogo fun Olorun exactly 363 7:04 lọmọ yẹn pè mí pé wọn ti solve problem wọn ti wà lé. Mo fi ògo fún Ọlọ́run ni bàbá mi. Ẹ ṣe o, ẹ ṣe o. Ó ní tí màmá kọ àwa lọ́kọ́ fún tọ́lá bro mi kan. Ó ní liver problem. Ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti gbogbo òróró àgbà káṣí gbogbo ẹ̀ Ọlọ́run ṣe é. Nígbà tó ṣe sọ́jú yẹn tán, ó wà sọ̀sẹ́sù. Ọmọ yẹn wà láyé, ó wà láyé lénìí. A fi ògo fún Ọlọ́run jìjì. Ọlọ́run jìjì ẹ ṣe o. A fi ògo fún yẹn ṣe. Ẹ̀rú máa ń bà mí pé èmi tí mi lè dáka mi ìgbà mí mo lè má ní kankan lákàáfẹ̀ bá mi lè jẹ 2,000 naira. Ma ní lákàtí 2,000 naira pẹ̀lú wọn mẹ́rin. Àmọ́ Ọlọ́run ṣe wọn ara, ó ṣe ìyanu 200 wọ́n dáadáa. Àtúnjà ní kútọ́ àtàníṣẹ́ kú. Mo tó lè fún mi oúnjẹ. Mo fi ògo fún Ọlọ́run. Ẹ bá mi kí màmá ẹ ṣe o. Bàbá mi o. Happy birthday in advance. Ẹ ṣe gan. God bless you, sir.
6: Here is another beautiful month, another beautiful day to celebrate a servant of God. We thank God for your life. Divine blessing and grace. Happy birthday to Prophet Odekunle Epa. Baba mi of Comfort Life Mission International. Adupe laarin odun to koja sodo ta wa yi. Opojo lo ti ro ti le ti pe awa dupe ori ofe. Adupe anu happy birthday Prophet Odekunle Epaphras. Baba mi o ti jo Comfort Life Mission International. Eku orire aye yojo bi to mo wa yi ni gbogbo ojo keje osu kesan gbogbo odun. Emi to se birthday todun to koja na lo tun se todun ta wa yi. Adura wa ni pe e o ni sese bi. Isele banojo ni sele si. Ari dunun le je Prophet Odekunle Epaphras, Baba mi o, agbaladura ki, iwa layo loro laye, oni fi aye yi, e ti tesiwaju lati mo je orisun yi, awon chief usher, ati gbogbo usher, Comfort Life Mission International, kakiri agbaye, ni won ni happy birthday to Prophet Odekunle Epaphras, e ku orire ayeye ori kadu, emi yo so pore, loke orupe.
2: Nice, awon eyan ti n ki mi. Happy birthday in advance. So gbogbo le ipade majemu osu September osu agbara ni only mo fi gbo emi oluwa ni san re majemu re ni igba meji ori awon to le lo ngbo leti lawon mo fagidi jeun tele ni wa wo kan ojo kan bo lo se yi ka dara pada oda bi yan ba yi o si ewo to le le egbo ti ya
5: ni baba mi e ka awon san mo dupe lowo Olorun mo dupe lowo Olorun ipe yin baba mi o ipe yin pe mi o emi na jifa o be se ma se pe ka jade lo ka lo jefa ka lo kiri nibi ta sise si baba mi emi na ma jefa mo ma wa ni baba mi mo lo kiri nibi ti mi sise si baba mi baba mi nje to ti bi ni mi igba owo ba e bi o mi igba owo ba re ni da chikutukutu mi fe re njogi bi mi se ri alati lori phone mi ni baba mi o mo dupe lowo Olorun pe yin o bi mo se ri alati get 200,000 kereke lori phone mi ni baba mi mo ba ni gba mo dupe lowo Olorun pe yin o ipe yin pe mi o mo dupe lowo Olorun pe ma se da family tax ba mo dupe o e se gan ni baba mi mo dupe o e ba mi ki mama o dabo
2: epa je mo lo ipade wa dori Facebook ago mefa abo 6:30 like wait as if by the church you go send it to Olorun pe pe yo pomo e mo gbagbe padlock yin o atomode atagba e to wa da ajusa gbo le ese bibeli ta fe ka loni iwe kolose ni o 1 to 4 Colossians chapter 1 2 3 4 e ja to se yin in no time o su o se se ko je ko la pa ni maje mu ti ti
3: ipade wa do
2: ni gani yo wa je won ni ha Access Bank Comfort Life Mission International ni o gbe jade e je gbadua fun awon omo Olorun ti won bi loni irin ajo yin laye yo ya o marki wedding e marki birthday yin the fine speed from heaven loruko Jesu ko wonu ipin rawo yin happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you eyin wo le be send the testimony ati losu testimony e ma lo number 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well God bless you.
7: Great news! You don't have to miss any second of your classic station. You can listen wherever you are in the world via our online app. All you have to do is just download the app via Google Play Store or the Apple iOS Store. Simply select Classic FM 943 from the options and you have us literally in your car. Remember, you can also follow us